0: àtọlọ́run wa agbóga tó kúdẹ kárí ànúgbà láti ilé ọjọ́ ìní ní àárọ̀ yìí a lọ sínú ìlú mọ́ nígbà tá a kà nínú ìwé orin dápèdì orí kìíní ẹsẹ̀ kejì ṣùgbọ́n dídúró wa ní òfin olúwa a tún pẹ̀lú tí ń ṣàṣà ìlú ọ̀sán àti ní òru ni pé gba ọmọ ọlọ́run a gbọ́dọ̀ ní ìfẹ́ sí òfin ọlọ́run sí májẹ̀mú ọlọ́run sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní òfin yìí láti genesis to revelation òun ni òfin tó ń tọ́ka sí nínú ẹsẹ̀ kejì yìí tó bá ń ka tó san tóru tó sì ṣe àṣàrò nínú rẹ̀ wàá dàbí tàbí sí ipa odò tí ń sọ ìṣẹ̀lẹ̀ àkókò rẹ̀ pé ìwé rẹ̀ kí ó ṣàtúnkọ́ tó bá ṣe ní máṣe dédé mo gbàdúrà pé bó ti ń ka ọ̀rọ̀ yẹn ní gbogbo ìgbà ẹ má tọ̀mọ́lẹ́sẹ̀ fún ọ jésù olúwa wa èmi ni ayọ̀túndé akínsọ́yà.
1: Alhamdulillah wa salatu wa salam ala rasulillah adopẹ fun olorun oba ba ti o ji wa si oro alaye toro ike ati ge to pa fa nabi muhammad sallallahu alaihi wasallam atawa ala ta sahaba ati gbogbo wa ti an tele oju pa se won dojo gbende alkiyama eti o ma je ranti leti wa ni aro yi ohun na ni oro nabi sallallahu alaihi wasallam ti o ji wa bi pe ahabbu nas ila allah anfa'uhum linnas eti olorun oba like ola nife si ju ninu awon eniyan ohun na le to sanfani ju fawon eniyan tawon eniyan ra anfani se latara re wu eni bayi olorun nife si pupo bi ati njade nle eti ka ranti awon omo iya wa ti o ni to te bi npa eja se daada si won olorun ko se daada si wa irham man fil ard yarhamukum ma fis sama e sakole kan awon omo iya yi ti nbe lori ile e sakole kan ara yin olorun oba like ola yo ma se ikeyin na assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Ati wa pe a ku ojumo loni ojumo to mo wa ojumo re ni yo je fun wa itaniji wa ti a fi bara wa soro loni oni atajere bo se di wure pe gbogbo iwe titi o ngbo mi ni owuro yi o be si ta atajere o be si se aseyori gbogbo eyin te n raja te n ta apamo owo atajere oja mo wa se ni wure wi pe agbana koni wonu oro aje re agbana koni wonu ise re gbogbo owó tí o bá tujọ ọlọ́run olódùmarè ẹlẹ́dà rẹ yóò jẹ́ kí o fi owó náà ṣe ohun rere gbogbo wàhálà ìdààmú tí ó mú kí yàn náà àná dànù òní débà gbogbo etí tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí àṣẹ ń tó lọ́wọ́n ọba

falẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá múnádóko ìlú mọ̀ọ́ká ni wá títí toko lọ ti ń gbọ́ wa ó gbọ́ ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà torí ẹ tà ló kọ́kọ́ ń tà.

0: iṣẹ́ ọ̀ṣẹ́ má ṣe yóò tù wá lára o pápá jùlọ fún gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń gbọ́ wa wọ àsìkò yìí èyí táyọ̀ adébísí lórúkọ mi ẹ káàárọ̀ sá o káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ àti olólùfẹ́ ilé iṣẹ́ wa
1: ẹni akójúmọ́ iléeṣẹ́ wa ní rédíò 113.5 FM ní ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún 2026 a kú wẹluwẹlu yóò kúkú tù wá lára ẹ má gbàgbé àwọn ọmọ wa atẹ́gùn yẹn ojú gan tó fẹsẹ̀ balẹ̀ lẹ́nìí atẹ́gùn yẹn ti ń fẹ́ ẹ jẹ́ ká mójútó wọn wọn ò ní ṣàìsàn wa náà ò ní ṣàìsàn ọkùnrin ní túbúlẹ̀ a ní dùbúlẹ̀ fúnra wa láwùrọ̀ àbí ẹ kójúmọ́ Fauzia Salako sí lórúkọ tèmi gbọ́n.
0: Gẹ́gẹ́ bí ṣe wa àwọn ọ̀wọ́ ìròyìn lọ́lọ́kan ọjọ́ kan wọ́n ti wà ní ọwọ́ wa tó sì jẹ́ wípé a ó máa mú ní ẹyọ kọ̀ọ̀kan èjì ìwé ìròyìn Vanguard Punch wà ńlẹ̀ The Nation bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ a ó máa mú ní ẹyọ kọ̀ọ̀kan èjì. Ǹjẹ́ ti gbọ́ lójú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ẹnìkan sọ̀rọ̀ wọ́n ní ṣe rí kò sáàyè lábílà o ìtẹ́bà lọ́n rò páàrí òsì lé ẹ wá fẹ́ máa dé kò nílò ẹ mọ́ ṣe ìyọnu ẹ má ṣe ìyọnu ta ló sọ̀rọ̀ ẹ máa gbọ́ láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní wọ́n ní ìpínlẹ̀ ọ̀ṣun pati pé kí ìpínlẹ̀ kó ní àwọn ọlọ́pàá tiẹ̀ wọ́n ní ìpínlẹ̀ ọ̀ṣun ni àkọ́kọ́ o ọ̀ṣun létèǹté ọ̀ṣun létèǹté ọ̀ṣun létèǹté mo kórè nítorí ọmọ àbúbá ìpínlẹ̀ kó kò sì wá ná mi lówó
0: ni
1: ọmọ ìpínlẹ̀ ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n
0: Ǹjẹ́ ti gbọ́ lójú ìwé ìròyìn láàárọ̀ yìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé lórí gbọ́nmi sí omi ọ̀dọ́ àti ìkùnsínú tó fẹ́ máa wáyé láàrin gómìnà àti alàgbà wíkẹ́ àwọn àgbàgbẹ́gbẹ́ APC wọ́n jókòó wọn ní ajé àwòsọ̀tún. Sosi ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn lójú ìròyìn The Punch láàárọ̀ yìí.
1: Ti gbọ́ nínú ìwé ìròyìn The Vanguard láàárọ̀ tòní wọ́n ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò 2027 wọ́n ní ọ̀gbẹ́ni òbí kwankwaso láàárọ̀ yìí ó ní ìfọkànbalẹ̀ ṣé rí ìyọwọ́ kílàngó ọ̀rọ̀ ìrànwọ́ wọ́n ní bit by bit ó ní bọ́ ṣe máa yóò ti jẹ́ pé kò ní kónira bá àwọn ènìyàn wọn fẹ́ rí ìtura wọn fẹ́ dá padà yẹn wọ́n ní bó ṣe máa ṣe ní ìpele ìpele ní padà tí kò sì ní nìnira fún ẹ̀yà aráàlú kó akwánso òun ló sọ bẹ́ẹ̀ láàárọ̀.
0: Ǹjẹ́ ti lójú ìwé ìròyìn The Punch ni mo sì ti wà níbi tí gómìnà Mike tí wọ́n ti ń sọ ẹ má fi nùwà wà mọ̀ jù ìjọba àpapọ̀ fún ibi pápákọ̀ òfurufú ìbà ní bílíọ̀nù àádọ́ta bí wọ́n ti ń gbé póyì ẹnu ẹjọ́ ẹja mọ tá à ń ṣe ojú ìròyìn The Punch ni wọ́n kọ sí láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ní ìjọba àpapọ̀ ti ṣàgbékalẹ̀ ìgbẹ́nu mẹ́wàá kan tó jẹ́ pé wọ́n rí sí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger tí wọ́n wa kùsà jẹ́ pé ọ̀pàdánù ẹ̀mí wọn wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n ti gbé ìgbìmọ̀ mẹ́wàá kalẹ̀ báyìí lẹ́nu mẹ́wàá tí wọ́n ṣiṣẹ́ ìwádìí ní fínífíní ní àpá láti mọ ohun tó ṣẹlẹ̀ inú ìwé ìròyìn Vanguard ni wọ́n ti gbé jáde láàárọ̀.
0: Kí sáàpúrò yẹn lè pápá àpá láti ilẹ̀ òkèrè ǹjẹ́ ti gbọ́ o wípé ìròyìn The Punch láàárọ̀ yìí lórí ìpàdé gbogbogbò tó ń wáyé lórílẹ̀-èdè Amẹ́ríkà ní pàápàá jùlọ ní New York Hunger UNGA UN General Assembly tí wọ́n máa ń pè ní Hunger àwọn ní ìra wọn dìde pé Ààrẹ Trump jọ Mike kàbọ̀ wá lójú.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ leadership tó jáde láàárọ̀ tò ní àwọn àjọ lájọ àjọ bíi NCCR MAN àtàwọn míì wọ́n ní pé àwọn lu CBN lọ́gọ ẹnu fún ìgbésẹ̀ tó gbé pé wọ́n fẹ́ kọ́ọ̀tì ipe owó orí tó yàn ń san lórí owó owó èlé wọ́n fẹ́ kọ́ọ̀tì wọ́n fẹ́ gé kékeré kó tún kì wọ́n láwọn lù wọ́n lọ́gọ. Sọ àjọ bíi NCCI MAN àtàwọn pé àwọn lu CBN àwọn lù wọ́n lọ́gọ ẹnu fún ìgbésẹ̀ tó gbé pé wọ́n fẹ́ kọ́ọ̀tì ipe owó owó orí tó yàn ń san lórí owó èlé wọ́n fẹ́ kọ́ọ̀tì wọ́n fẹ́ gé kékeré kó tún kéré sí wọ́n láwọn lù wọ́n lọ́gọ ẹnu.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ lójú ìwé ìròyìn The Punch náà ni màá tún àwọn ìròyìn míì tó jẹyọ láàárọ̀ yìí níbi tí àwọn jẹ́ òǹtajà àti òǹrajà ní ìpínlẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ wọn níṣẹ́ rí àwọn òpópónà tí ò ṣe é ojú ọ̀nà tí kò já gara tó ó ń fa òkúta ọjà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníléeṣẹ́ kéréje kéréje nípínlẹ̀ náà.
1: Ẹ ti gbọ́ Ààrẹ Bọ́lá Mẹ́tì ní orílẹ̀-èdè wa ti sọ láàárọ̀ ìṣeré yìí ìjọba ìbílẹ̀ tá a ní lórílẹ̀-èdè yìí ṣe yín lé ní 100+ tó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ wọ́n ní ìṣàgbàsókè kò sí ṣàkójú o ẹ rí i dájú pé ní gbogbo kọ̀rọ̀ kúndú yín lọ́dọ̀ yín ẹ jẹ́ kí ìdàgbàsókè kó dé bá gbogbo àwọn olùgbé tó wà ń bẹ̀ lójú náà láti lè rí

tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC. Àǹfààní yìí láti pé àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn ìṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìlú àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àfi yìí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fenco.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-273 olùkéde FSRCC.

0: àwọn àwọn tí wọ́n ń díje dupò nínú ẹgbẹ́ òṣèlú míì lórí àti rí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àti gbogbo àwọn ìgbésẹ̀ tí kò bá ikùn wọn gbé àwọn ìgbésẹ̀ yìí tí alàgbà ń yé sọ wíkẹ́ gbé gbogbo àwọn tó jẹ́ olùbánisọ̀rọ̀ gbogbo olùdámọ̀ràn pàápàá jùlọ sínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá àwọn àròyìn The Punch sọ̀rọ̀ lábẹ́ ìlànà Bùnmílàyé wọ́n sọ wípé àwọn ò láǹfààní láti sọ̀rọ̀ pé ṣùgbọ́n àwọn gómìnà wọ́n sọ wípé ṣe alàgbà wíkẹ́ ẹni tó ṣe wípé o le daru ni lori ati ri wipe asiwaju Bola Ahmed Tinubu won tun pada gori alefa gege bi are lekan si ewe egbe oselu PDP alukoro egbe oselu na Jungudu Muhammad ni bi ifowero ti won se pelu akoroyin The Punch ki alagba wike ki won fowo sowo po pelu eni ti egbe oselu PDP fa sile ẹni ọ̀rọ̀ sunday ọ̀nà lẹ́yìn tí wọ́n fi máa tẹ̀lé tinubu káàkiri tí wọ́n sọ wípé kí ló ti ẹ̀ṣẹ́ wọn fẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n lẹ lè da ọ̀nà ààrẹ rú ó ní ibi ìta ti fẹ́yìn gan tí ẹ máa pọ̀ sí kẹ máa rajà lọ́dọ̀ wa ọ̀rọ̀ tí kò kàn yìí òun lẹ̀ ni ojú ìwé ìròyìn The Punch ni wọ́n kọ̀rọ̀ yìí sí ní kúlẹ̀kúlẹ̀ ọ̀tẹ̀ bá fẹ́ láti mú bẹ́ẹ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ inú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tó ní bákan náà ìwé ìròyìn The Leadership gbèrò tí wọ́n ti ń sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn Federal Government ni wọ́n ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá kan eléyìí tí yóò ṣiṣẹ́ ìfitótó ohun tí ó ṣẹlẹ̀. Sí bákan náà ìwé ìròyìn The Leadership gbèrò yìí níbi tí wọ́n ti ń sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn Federal Government ni wọ́n ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá kan eléyìí tí yóò ṣiṣẹ́ ìfitótó ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn 37 kan orílẹ̀-èdè yìí tó jẹ́ pé wọ́n ní wọ́n ń wa ṣe iṣẹ́ ìwakùsá ní ìpínlẹ̀ Niger tí wọ́n fọwọ́ ṣìkún mú lẹ́yìn tí wọ́n fọwọ́ ṣìkún mú wọn ìyẹn àjọ NSTCC tó wá jẹ́ pé lẹ́yìn bí ọjọ́ méjì tó mú wọn náà ni àwọn 37 tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Ààrẹ Bola Ahmed Tinubu ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ náà wọ́n sì jẹ́ pé ó yí wọn yékéyéké ohun táwọn fẹ́ kan ṣe wọ́n ní àkọ́kọ́ ẹ kọ́kọ́ wò kí ni nǹkan tó fà tó fi jẹ́ wípé lẹ́yìn tí wọ́n mọ àwọn ẹni yìí tán wọn ikú wa pa wọn àìsàn ló ṣe wọ́n ni o àbí afẹ́kọ̀kẹ́mọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé kí ẹ rí dájú pé àwọn gbogbo ohun tó yẹ kẹ́ ẹ nílò láti béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ láti ṣe ìwádìí dáadáa kẹ́ ẹ má fi bákan nínú àwọn ni kẹ́ ẹ rí kí ẹ sì mọ ní ìjábọ̀ tẹ́ ẹ bá fún àwọn kó jẹ́ ìjábọ̀ tó máa fojú hàn gbangba táwọn fi mọ ohun tó ṣẹlẹ̀ kí ló fà á àti ọ̀nà àbáyọ táwọn ọmọ ìgbésẹ̀ táwọn máa gbé tó fi jẹ́ pé olùṣẹ̀lẹ̀ náà kò ní bẹ́ẹ̀ kò ní tún wáyé mọ́ wọn ní nínú ìgbìmọ̀ náà tí wọ́n ṣe àgbékalẹ̀ níbi tí alákòóso tó ń rí sí ẹ̀tọ́ ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yẹn Olúbùnmi Túnjí Òjó nílùú Àbújá ni wọ́n ti ṣàgbékalẹ̀ náà tí wọ́n sì sọ wípé ẹni tó máa lẹ́kọ̀ iwájú ìgbìmọ̀ náà òun náà ni retired Director Deputy Director General of Department of State Services ìyẹn ní tọ̀wọ́ ọ̀tọ̀lẹ̀múyẹ́ Jonathan Kure wọn lòun ni alága ìgbìmọ̀ ọ̀hún láì gbàgbé ẹni tó tún fi kún náà ni pé Professor Isa Ayatu tí wọ́n bákan náà sáànù ni ọ̀pọ̀ ń bẹ́ orúkọ ọ̀pọ̀ yẹn pọ̀ tí wọ́n dá bákan náà ni AIG Osia Azan Kama àwọn náà wà bẹ́ẹ̀ Ọ̀jọ̀gbọ́n Láyínká Buhari láì gbàgbé Chief Medical Director ti University of Ilorin Teaching Hospital àwọn náà wọ́n wà níbi ètò ìgbìmọ̀ náà wọ́n wá sọ fún wọn wọ́n ní ṣe rí láti tẹ̀ jẹ́ pé iṣẹ́ ìkẹ́ ṣe dáadáa kẹ má lẹ̀ kó fi falẹ̀ rárá wọ́n ní àwọn tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀ṣọ́ ààbò náà ẹ̀rí pé ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ pẹ̀lú wọn wọ́n ní àwọn ṣe ìgbìmọ̀ lọ yìí kalẹ̀ látàrí wípé ìmọ̀ràn àti ìjábọ̀ táwọn gbọ́ eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ Àlàmísì ọjọ́ 17 oṣù kẹsàn-án tá a wà yìí tó fi jẹ́ pé àwọn mẹ́ta kẹ má lẹ̀ kó fi falẹ̀ rárá wọ́n ní àwọn tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀ṣọ́ ààbò náà ẹ̀rí dájú pé ẹ ṣiṣẹ́ pẹ̀lú wọn wọ́n ní àwọn ṣe ìgbìmọ̀ lọ yìí kalẹ̀ látàrí wípé àti ìjábọ̀ táwọn gbọ́ eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ Àlàmísì ọjọ́ 17 oṣù kẹsàn-án tá a wà yìí tó fi jẹ́ pé àwọn 37 ọ̀hún ẹ̀mí wọn ó lọ sí àwọn fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ ìwádìí rẹ̀ láìpẹ́ láì jìnà kẹ́sì dájú pé ẹgbẹ́ ìjábọ̀ wọ́n kìlọ̀ fún yín pé ẹ gbìyànjú ẹni dájú pé ohun tẹ́ ẹ bá rí iṣẹ́ ìwádìí tẹ́ ẹ ṣe ìjábọ̀ tẹ́ ẹ bá rí ẹ má kọwọ́ bọ̀ ọ́ ìpèsè pé èèyàn tó wà ìvọ́ọ̀bù táwọn bá tún wá ṣiṣẹ́ ìwádìí tó ń ṣe àbẹ̀wò táwọn wá rí pórí bẹ́ẹ̀ ó ṣe é ṣe pẹ́pẹ́ yìí ìgbìmọ̀ yìí nǹkan táwọn máa ṣe fún yín wà nínú ìjọba inú ìwé ìròyìn Vanguard ó wà nínú ìwé ìròyìn Leadership láàárọ̀ tù ní.
0: Ǹjẹ́ ìròyìn àgbáyé lélẹ̀ mú fẹ́ sáré dórílẹ̀-èdè Amẹ́ríkà ni pa kò burú. Ibi tí a ti rí kà wípé àwọn tí wọ́n ṣojú orílẹ̀-èdè dànù níbi ìpàdé àgbáyé United Nations General Assembly tá a mọ̀ sí UNGA tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n máa jọ ṣé wọ́n bínú kúrò nínú ìpàdé lánàá kí ló fà á ní ààrí orílẹ̀-èdè.

0: kúrò lórílẹ̀-èdè wa.
1: Àmì o.
0: Ibi tí wọ́n ti ń sọ wípé ní ìpínlẹ̀ Delta níjọba ìbílẹ̀ Etope East Local Government. Wọ́n ní pé àwọn ọ̀dọ́ mẹ́ta kan náà ni jẹ́ pé wọ́n pàdánù ẹ̀mí wọn lọ́jọ́ òru ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí pẹ̀lú àwọn márùn-ún míì tí wọ́n fi farapa nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Wọ́n ní ṣàṣẹdé ni wọ́n ṣe àyọ̀dún kan tí wọ́n pè ní Eku Festival ní agbègbè wọn. Ní ìbílẹ̀ ìbílẹ̀ ìgbà náà ni wọ́n rí pé bí aago mẹ́jọ àbọ̀ alẹ́ ìlọ́ni tó ti ń ṣe ètò tán tí wọ́n ti ń jó tí wọ́n ti ń yọ̀ ni wọ́n rí pé àwọn kan pé wọ́n ń jà fún pé èmi mo lágbára jù ẹ lọ èmi kọ́ mo lágbára kọ́ lágbára èmi lọ gẹ́ẹ̀ ìjà yìí lọ́bẹ̀ẹ̀lẹ̀ tó jẹ́ pé wọ́n fi ń yìnbọn ní agbègbè Urobo. Wọ́n ní bọ́ ṣe kan mẹ́ta nínú wọn níbọn àwọn ọ̀dọ́ níbọn bà ní àtọ̀ àbábọ̀n tí wọ́n tì nígbà tí àwọn bíi márùn-ún wà ní wọ́n fara káṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì wà ní wọ́n ní ní kété tí wọ́n ti ṣíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ bí aago mẹ́jọ àbọ̀ alẹ́ náà lọ́wọ́ ṣe sórí ẹ̀rọ ayélujára wọ́n ní ẹ̀rọ ayélujára làwọn èèyàn ti wá rí ká nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ̀rú wá ń ba gbogbo àwọn èèyàn tó wà ládùúgbò ẹni tó fẹ́ sá sínú ilé kó sínú ilé ẹni tó lè bá dá bọ́ sínú ilé àmọ́ nígbà yìí àwọn tó wà ń bẹ̀ wọ́n ṣàlàyé pé nǹkan táwọn kan rí ni pé àwọn ń ṣe ayẹyẹ náà lọ ṣẹ̀dẹ̀ nígbà wọn rí pé àwọn kan kàn bára wọn sọ pé lọ́n jàdí pé ẹ ìwọ lójú mi lọ èmi kọ́kọ́ lọ gẹ́ẹ́ ibi tó ti ń ṣe lé pa lọ́ bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní báyìí àwọn ọlọ́pàá wọ́n ni pé wọ́n ti fi ọ̀rọ̀ sọ àwọn létí wọ́n wá rọ àwọn aráàlú kúkú wọ́n fara balẹ̀ kí wọ́n ní sùúrù àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí kété làwọn náà ti lọ síbẹ̀ tí wọ́n rí rẹ̀ pé wọ́n dẹ́kun ìjà tí wọ́n ń jà débi pé wọ́n mú àwọn tó yẹ kí wọ́n mú tó sì ní iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́ ṣùgbọ́n káwọn èèyàn fọkàn balẹ̀ kọ́ má jà kọ́ máa lọ ṣe iṣẹ́ èwo wọn wọ́n kò sí wàhálà torí pé àwọn ẹlẹ́ṣọ̀ àbò wọ́n ti wà káàkiri agbègbè ọ̀hún níjọba Etope East Local Government ní ìpínlẹ̀ Delta ní agbègbè Urobo wọ́n máa lọ ṣiṣẹ́ wọn ṣùgbọ́n ní báyìí ṣá àwọn mẹ́ta ọ̀dọ́ ni wọ́n ti fò ṣọ́lẹ̀ tí wọ́n kú nígbà tá wà nílé ìwòsàn tí wọ́n gbára gba ọ̀tá bọ̀.
1: Ǹjẹ́ ti gbọ́ kí n sáré múròyìn eléyìí ká fi kásẹ̀ abala yìí lẹ̀ lójú ìwé ìròyìn The Nation níbi tí mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti bó ṣe ń lọ lójú òfurufú alàgbà Festus Keyamo wọn ti fi ojú ọ̀rọ̀ yìí léde wípé àtúntò tí ìṣèjọba Bola Ahmed Tinubu ń ṣe pàápàá lórí lílọ bíbọ ọkọ̀ òfurufú ó ti fa àdínkù owó táwọn èèyàn san láti ra tíkẹ́ẹ̀tì tí wọ́n fi ń fò tó sì jẹ́ kódà wọ́n ti ó ti jẹ́ kí àwọn iléeṣẹ́ tuntun kó tún wọ bí orílẹ̀-èdè yìí wá láti wá máa ná ọjà wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń sọ̀rọ̀ ni gbogbo ilẹ̀ adúláwọ̀ kẹrin òun náà ni orílẹ̀-èdè nàìjíríà wà ó gẹ́gẹ́ bí bàálù tó tóbi jùlọ ìsọpá ọjà tí ń ṣe bàálù o ọjà tí bàálù ti ń fò tó ti ń lọ tó ti ń bọ̀ àti ilé àtòkè òkun tó sì jẹ́ wípé láti ọdún 2012 àlékún ti dé bá àwọn tí wọ́n ń fò lókè káàkiri àwọn ibi tí bàálù tó ń balẹ̀ gùdẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà lánàá òde yìí òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń sọ wípé sẹ́ ìṣèjọba tó wà lóde yìí wọ́n ń mójútó ètò ọrọ̀ ajé pàápàá jùlọ ní fífò ní òfurufú ojú ìwé ìròyìn The Nation òní ìròyìn yìí òun ló
0: kọ́ mẹ́lẹ̀ ní ránpẹ́ ṣẹ́ra àwọn olùgbé akówọ̀njọ wọ́n ti bẹ̀rẹ̀ síta báyìí wọ́n ni band A is a scam wọ́n ní ẹjọ́ kọ́ńtà náà àwọn lórí band A wà sí band B
2: wà sí gbèsè
0: bákan náà wọn nípa ìpínlẹ̀ èkó kún ọjọ́ kí wọ́n ṣàánú àwọn ní aṣáde gbòdù pé ọ̀nà yìí wọ́n ní kò dáa ọ̀ká mu ní belenja.
1: Ẹja dókè lọ́hun tá a bá ti padà dé a bẹ̀rẹ̀ sí ní gbà láti ọ̀dọ̀ ẹ̀yìn èèyàn wa ohun tí à ń gbéyàwó náà ni wíkẹ́ ẹ pa òwe fún wa òwe àti túmọ̀ rẹ̀ àti àsìkò tí wọ́n lu àwọn òwe yìí àwọn nọ́mbà wa tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó ni a ó máa pè sí à ń bọ̀ náà.
3: Ara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákùn sọ́ọ̀rì ẹ̀jẹ̀ rẹ̀ dájú pé a kó àwọn ọmọ wa ní tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nílé ilẹ̀ báṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbẹ̀ ò tó kẹ máa wá tẹ̀ mú àwọn ọmọ létí wípé kí wọ́n gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn gẹ́gẹ́ bí ẹdìyẹ ti ń ràgà bo ẹyin ẹ̀ kí a sì jẹ́ olùmọ̀ wà bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbámu sọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè túnú dá ẹ jẹ́ ká kojú oro sí àwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójúmu láwùjọ àwọn ọmọ nìyàn ìtanijí yìí wáyé láti ilé iṣẹ́ rédíò 1.5 FM láwùjọ wa.

0: Jafara Lewu.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ SRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn. Ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí àkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níní. A wá ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ wà lórí àwọn alátagbà yìí www.cbng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226-0800-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-56273 olùkéde FSRCC.

0: da zaher, kalimesiz kuş çonga.
1: Every girl deserves the chance to speak, to lead, and to shape the future. Radio 1 103.5 FM proudly invites you to the second edition of the International Day of the Girl Child Symposium. Theme: End Child Marriage, Invest in Girls' Rights. Date: Tuesday, October 13, 2026, at 10 a.m. prompt. Venue: Oshodi Solo Legislative Hall. There is a lot to learn. Plus, registered pupils will showcase their talents while entertaining the audience. So, don't miss this inspiring celebration. For participation, sponsorship, and other information, please call Olaomi on 0802-588-7408. 0802-588-7408. Or Yemisi on 0813-524-3587. 0813-524-3587. Be inspired. Be informed. Be part of the conversation. The 2026 International Day of the Girl Child Symposium is proudly brought to you by Radio 1 103.5 FM, your number one news, talk, and sports station. So what you telling me now? Who's that girl? Who's that girl? What's popping? That girl is no stopping. What's coming? Feeling the energy, adrenaline rushing.
2: Ọmọ Nàìjíríà bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. A jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kì í ṣe ogun, olùdíje rẹ kì í ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wá hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 1 103.5 FM.
3: Hi, my name is Mimi. I'm from Norway. You are listening to Radio 1, 103.5 FM, news, talk, and sports radio station.

sí lọ àmọ́ fọkàn kan pé òun fẹ́ gbọ́ ọ̀rẹ́ òun lẹ́nu bàbá ìtẹ̀lú wọn ó di lè ṣe òṣùlá àbá isolation nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tọ́jú bàbá tó ti ní bí ọ̀yẹ́ tẹ́lẹ̀ bàbá tó ti ní kùrukùru tí ò fi ríran mọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ òṣùlá àbá isolation ọlọ́mọba mi padà gbàkóso tẹ́lẹ̀ náà bá nínú èèyàn bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀lì láyìíká ní tí wọ́n ti náwó náwó ẹ̀ má jẹ́ kọ́ ọ̀wọ́ sùn yìí o ẹ̀ máa mú ọbọ̀ ní iléeṣẹ́ òṣùlá àbá isolation ẹ bàbá ọmọ pẹ̀lú ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.

ọmọ ẹ̀yọ́ bẹ̀yìn àwa náà o bàbá tó jìyà nítorí wa màmá tó jìyà nítorí wa wọn ò mọ̀ gbọdọ̀ ní bá wọlé àbí lóòótọ́ ẹ ti gbìyànjú o ẹ ti sáré sọ̀tún sáré sósì ṣùgbọ́n bẹ́yìn ò bá ti débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé nígbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òsúlá aba àìsolúṣàn ibẹ̀ ní kẹ́ ẹ lọ o ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àbí ó dé gbìyànjú yẹn ládé wọn kojú wọn nígbà kedere táwọn náà ó fi àlàáfíà lórí ayé kéèyàn ó fẹ́ jẹun kó yàn rí ni tó fẹ́ jẹ àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀ sí wá lájá wọlé tàbí táwọn wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé táwọn níwúrẹ́ ìwúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sì nà àìṣe débí ojú ló ń bèèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kókó rìn àìṣe débí ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele ènìyàn tó mọ̀ bá mi bá kádàrá pé àná dànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu lọ́lọ́wọ́ bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òsúlá aba àìsolúṣàn òkú ọlọ́wọ́ bá mi là wọ́n dìbú o òkú ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì rèé àwọn òkè ń fara pa mọ́jẹ̀ ènìyàn níyà lórí òdodo ni wọ́n gbé iléeṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́wù nínú alágbo nílẹ̀ yìí gáàsù sàmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òsúlá aba àìsolúṣàn kò tí ì dé sẹ́tì gbọ́n ti yí ni àbẹ́ẹ̀ máa ń gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri dípò àìrídàkàwé jẹ́ wà yìí àìrídàkà báìlù ẹ lè ka kùránì kòtùlẹ̀ ní wò ojú yí ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlù ní ìní tẹ̀tẹ́ kó tó lè jáde tó tipẹ́ ló ti ní lẹ́tí wà lẹ́nu ẹ̀ àbóṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá kò ẹ fara balẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yìn ẹgbẹ́ nọ́mbà yìí o àwọn ọlọ́run ọba àmì rán.